lórí ike ibẹ̀ kò bá mi yí ẹ̀ká ìmọ́lẹ̀ rẹ̀ kó má ṣe ìmọ́lẹ̀ pọ́npọ́n kó má ṣe dòpò mi ní fojú sun fún mi tàbí ẹ̀yìn ní fojú sun fún òun náà ní fojú sun fún mi michael kúnkún tó wá ṣe pátápátá mo ní kí o dún ikú tó di january 31st ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ kò ní ní jọ́ tẹ́bí ń pọ̀nà ìmọ̀ bẹ́ẹ̀ àní toríkodò lórí ẹ̀ òun náà ní toríkodò lórí wa may God bless you. Have a perfect sleep. I pray for you, my son. May you are blessed in the name of Jesus. Love you so much.